iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ ni a fi ń jẹ ni gíga bí a kò bá rẹ́ni fèyìntì bí ọ̀lẹ́ làárí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé a tẹra mọ́ iṣẹ́ ẹni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ sì lè lẹ́sùn lè gbà bí o bá gbójúlé wọn ìtẹ́tọ́ ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apálára ìbùpá ni.